ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic the christian ní gbogbo àgbáyé àwọn bàbá wa prophet ogunrinde àtẹwọ́ lábọ́ jésù kí gbogbo ẹni tó dìde tó dìde gbogbo dìde.

0: Ìpé ẹni tá a fojú jọ, ẹni tẹ́ mi sinmi lé, ẹni tí gbogbo olùsọ àgùntàn àtàjì ìrètí bẹ́ẹ̀ ń bí sinmi lé, ẹni tí àwọn akọrin tí ń kọrin yìí sinmi lé, ẹni tí ẹ̀yin gbogbo tẹ́ ẹ dúró sinmi lé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi sinmi lé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ lọ́wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá a bọ̀. Bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbé gbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèlì sọ pé wọ́n bì sẹ́yìn. Wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni a péjọ sí kí ni ẹ ń ṣe bẹ́ẹ̀. Ẹ lọ kàyé wọn. Ẹ jẹ́ àmọ́ nǹkan tí ẹ ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì olọ́lọ́hun. Láìdẹ̀ pẹ́ rárá sà mọ̀. Láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Anna. Nínú ayé Sara, ṣùgbọ́n gbà tó débì kan dúró, ogun ẹ̀gán ṣe kíni o, ọ̀tan pátápátá. Láyé rẹ̀, ẹ̀gán máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ a sọ fún wọn pé, tó bá ṣe pé mi lè ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lè ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá, ẹ jẹ́ wọn máa lọ o. Tẹ́ẹ̀rí ẹ̀yin olùsọ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ́. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé bẹ̀t òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀ yẹn sà? Ìjọba ìmọ̀ tí wọ́n bá dá ẹnìkan dúró tó ṣe pàtàkì níbi iṣẹ́ nínú ìjọ tó wà. Kò dẹ̀ ríṣẹ́ mi. Ó di liability sí wọ̀ gan lọ́rùn. A jẹ́ pé wọ́n ń wá ọ náà fi ń ṣẹ́gi ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀dọ̀ rẹ. Ẹ̀yin màmá àti bàbá, àwọn tí ń wá yín, ẹ̀yin irú àwọn ogun tí a ń gbé ti àwọn ọmọ.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Nítorí wípé ẹni tí wọ́n ń wá ló múra kankan yẹn. Wọ́n dẹ̀ ṣe pàtàkì. Kẹ́nì kọ̀ọ̀kan múra gan-an nígbà tí mo bá ń pe àdúrà. Agbára la ní ìdìsà. Bá agbára bá dé, àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀ọ̀kan tó ń sọ kójúfẹ́ ti wà náà, wọ́n padà jọyìn wa ni. Torí wọn ó rí ọwọ́ ta ni o, ọwọ́ Ọlọ́run lára wa. Yes. Ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi, ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú Jésù Olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán, wọ́n ti gbàpọ̀ parí nù. Ṣùgbọ́n ìyanu ló jẹ́. Ọba àwọn ọba lákòókò tẹ́nìkankan ò fọkàn sí. Ọba àwọn ọba jí dìde ńlẹ̀. Àdìtú Olódùmarè. Iṣẹ́ àwọn apọ́sítélì lórí kẹ́ni ń bẹ̀ yẹn. Ẹ kà á wàràwàrà láti ẹsẹ̀ ìkẹsàn. À á tọ̀pà pọ̀ sí. Bí wọ́n ti ń wo, a gbé sókè. Àwọ̀ sánmọ̀ gba Jésù kúrò lójú àwọn oníyẹ̀yẹ́ tó ń wò ó. Bí wọ́n ti tẹjú mọ́ ojú ọ̀run. Yes. Bó ti re òkè. Kíyèsí. Wọ́n dúró létí ọ̀dọ̀ wọn. Kí ló dé tẹ́ fi dúró tẹ̀ ń wòkè? Jésù náà yìí. Hallelujah, hallelujah. Gbogbo àwọn olùsọ tí wọ́n ní wọ́n mọ̀ sọ ọba àwọn ọba. Ìgbà tí ọba àwọn ọba yóò jí dìde ńlẹ̀, níṣe làwọn gan síbẹ̀. Ọ̀tá tó ń sọ yóò gan. Mo dẹ̀ fẹ́ ká mi yẹn lágbára o. Mo ní ọ̀tá tó ń sọ ọ tó ń wá bóun ó ti ṣe ọ sí, ó máa gan. So, any

0: agbára Jésù nígbà òpin yìí nítorí pé nǹkan tí ò tó nǹkan làwọn èèyàn ń pè ní nǹkan nínú ìwé Mátíù ní orí 20:8 ẹka ẹsẹ méjì ń bẹ o bá a wo títóbi agbára Jésù olúwa Mátíù 28:1-2 ẹ fọ́n sókè ẹ sọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ ni látọ̀run ó yí òkúta kúrò náà lẹ́nu ọ̀nà ó jókòó lé wọ́n wá rìrì ó tó ẹ̀rù tí ń bẹ lára Jésù olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹ̀rù yẹn lọ́yẹ kọ́ wà lára wa sa nínú ìwé Jòhánù ní orí 14 láti ẹsẹ̀ 12 ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ́ tó tóbi jù wọ́n yí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ bàbá tó gbogbo àwọn tá a wà ń bí ní a kì í ṣe ènìyàn lásán ẹ já gbàdúrà bí ẹni tí kì í ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́ni kọ̀ọ̀kan wa máa jẹ́rìí sí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí a kóra wọn jọ bíi júdásì bíi nǹkan kan tòró náà lọ́mọ gbogbo ẹ̀ orí òkè ibi tí jésù olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ó jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wa kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́ a fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ jésù olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ jésù nìkan ló wà lòdì ẹ̀sẹ̀ nìkankan tá a ṣẹmẹlé ju jésù yẹn lọ ó ṣe pàtàkì o ẹnì kọ̀ọ̀kan wa la gbọ́dọ̀ múra dáadáa ní àkókò kan sẹ́yìn mo wà nínú ilé lórí tírísítà mo ṣẹ̀ṣẹ̀ débi tí mò ń wí yìí ni mo wá rí wípé àwọn ẹranko kan tí wọ́n ń pè ní ọ̀bọ.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Wọ́n yọ mí wò báyìí. Orí tírísítà tí mi náà wà yẹn, mò ń forí gbàdúrà. Mò ń forí gbàdúrà. Òjijì ó gbọ́ gbàá tí wọ́n yẹ̀ báyẹn. Nínú ìfìdìfọ̀ ni báyẹn bá mi. Ṣùgbọ́n gbà tí mo jí dédé ibi tí kinní yẹn ti ṣẹlẹ̀, mo dábẹ́ mọ̀ nígbà tí mo jí yẹn. Ẹ̀mí Ọlọ́run wá ń sọ fún mi pé ìwọ kọ́ náà yìí ń bọ̀. Jésù olúwa náà yìí níbọn délẹ̀ kó máa yìn mí mo bá bẹ̀ sí yí lẹ̀ mo bẹ̀ sí yí lẹ̀ ẹ wo ibi ó tán sí nìyẹn irú èèyàn lẹlòmíín pariwo yéé ó sì tán nítorí pé ìbọn tí ọ̀tá yìn sí wọn ọba agbára Jésù lára wọn púpọ̀ èèyàn lọ jẹ́ pé ìbọn tó bá wọn níbọn gbèsè nítorí pé wọn ò lágbára bí wọn ti yìn wọn níbọn wọn lo òkè tẹlẹ wọn ti já wálẹ ìbọn gbèsè ti bà wọn àwọn mìíràn ìbọn ọkùnrin bà wọn wọn rí bíi tàtijọ́ mọ́ àlàáfíà wọn ò tó nǹkan mọ́ àwọn kan ìbọn iyì méjì bà wọn bí wọn bá débi àdúrà kàkà kí wọn pọkàn pọ kí wọn máa ṣe dáadáa ẹ̀mí yẹn wọn máa sọ fún wọn pé ìbọn ọlọ́bi àdúrà kan lánàá tí o gbàgbé ètò lọ ń jẹta ìbá dùn àtọ̀ ń gan ti ẹ̀gbọ́n náà jẹ léè lọ kí wọn la fẹ́ kí agbára Jésù olúwa kó fàyọ kúrò lára wa ìgbà tí mo bá fẹ́ pé àdúrà lẹ́nu àkókò díẹ̀ yẹ iná mẹ́nu sẹ́yìn akọni yẹ ti kọ́ni dáadáa bẹ̀ tí iná yóò ti tò kò gbọ́dọ̀ tó ni o torí àwọn ènìyàn tí wọ́n fẹ́ bá yín tí wọ́n lé yín pọ̀ lẹ́yìn ẹ̀yìn lẹ́yìn ò rí wọn bá a ti ń gòkìkì ayé fẹ́lẹ́ tá à ń gòkìkì gbogbo wọn àwọn kan kilẹ̀ lẹ́yìn wọn ìbá ṣe pé wọ́n dúró àwọn tó ń kilẹ̀ ìbá ti ṣe kíni o wọ́n bá ti ṣáájú wọn bọba jẹ́ràn sí ọlọ́run tó lẹ́bùn kan tó ń ṣiṣẹ́ táwọn èèyàn yọ̀ ọ́ mọ́ ọ àwọn ènìyàn tó fẹ́ tó ọ tó fẹ́ jù ọ lọ dé àfẹ́rímẹ́nì ní nọ́mbà tó o bá dúró kò sí tí ò lè ṣẹlẹ̀ èmi lè fi gbogbo ẹnu sọ fún yín wípé lákòókò tàdé yìí ninu ijo apostolic christi oluwa ti gba ogo mo loluwa gogo so fe n to wa legbe re pe oluwa ti gogo laye mi o soro soke o mi o gbo dada o bi jesu oluwa oba se mu ti an sa gogo ipa bibeli so pe fun ara re lo fe mi e lile fun won ke se pe won mo pelu ipa iku to ye ka wa na wa niyan agbara la fe bere fun bayi nitori pe bi nkan ti wa laye wa awa na mo pe nkan se gere o si ye ko ri be ta ba ti wa de bi agbara yen mo fe ke bere bi eni ti o ba ri owo re ti run agbara ba de yo dide ona re ti di agbara ba de yo dide gbogbo to da laye re pata lọlọrun ni agbara lati sajo niwon gba to ba fi aye re le fun ife ta ni o fun ife olorun haleluya eba nki dada
2: haleluya

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ kú àlómọ ni ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè alẹ́ gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ ṣe gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì ẹ múra dáadáa kẹ́ ẹ gba agbára ọlọ́run kẹ́ ẹ lè di tuntun padà torí bẹ́ẹ̀ nìkan bá gba agbára kan tágbára ń bá lọ mọ́ lọ́wọ́ ẹ jẹ́ pòkè láì fo ẹ̀ lọ́lọ́ yẹn.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Ofe dawole nkan ri aya re nja agbara lo ni bagbara ba de ko si to dawole ti o ni tesibo ti o ni tesiwaju odidi odun merin lori ijoga soso eyan merin odun merin lori ijoga eyan merin inu amere ri ba ba ngbadu enikan sun enikan wo ta enikan lo ri to le mewa enikan joko kale olohun ni pariwo mo tẹ́ẹ̀mọ̀ pé pátọ̀ tó sì kẹrin wọn ń bọ̀ bá pẹ́ yóò gbì báàgì àbí tó sì karùn-ún tó bá pẹ́ tó yóò gbì báàgì yọ́ọ̀mọ̀ bá tiẹ̀ lọ. Gbagbara bá dé ẹnìkan ṣoṣo lọ́lọ́run ó túlẹ̀ tí ọmọ rò lọ bẹ́ẹ̀ bí ẹ wá wo ọkùnrin kan ẹ wá wo mọ́mì kan tí mo bá pàdé mi ò tí ì rí eléyìí àdúrà tó gbà fún mi ogun mi ṣe kí ni ogun mi ṣẹ́ ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ lọ mú nǹkan wá ẹ lọ mú nǹkan wá ọ̀hún ti àníyàn àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé ń tá à béèrè wọ́n ó ṣe kí ni wọ́n ó fún wa ohun tá à wọ́ọ̀tì wọ́n ó wà jáde ohun tá à lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èèyàn ó pẹ́ ní poríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ màá tún kọ yẹn ní o tún kọ ẹ dìjú yín dáadáa torí àkókò díẹ ni mo fẹ lò àwọn èèyàn ọlọrun ti ṣàdúrà fún wa ọrọ àṣẹ tó kàn mí a gbọdọ béèrè agbára kí n tó bẹrẹ ọrọ àṣẹ yẹn.

0: bàbá máa ti ẹ̀mí mọ́ à ń lọ nínú ọ̀rọ̀ rẹ láàárọ̀ yìí ọlọ́run máa bá wa lọ
1: àmì
0: bá wa pàdé
1: àmì
0: yí ayé wa padà
1: àmì jésù
0: kí a tó lọ a ò fẹ́ rí bákan náà mọ́ a fẹ́ kí a di ẹni ọ̀tọ̀ ọlọ́run ṣe bẹ́ẹ̀
1: àmì jésù
0: kórí bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀
1: àmì
0: ká máa dúpẹ́
1: àmì
0: gbọ́ àdúrà náà
1: àmì
0: ní orúkọ jésù kristi olúwa wa let me sit
1: down.
0: I want you to hold your hand out and raise it up. I want to show you something here. What is the theme of this